0: Ekaro, ekaso, eka lelati gbogbo bi te tin bo wa lori Yoruba language program on 4EB radio. Awon lotu te gbadun jujuju olotu ola
1: ekaro ekasan o ni gbogbo ite tin gbo wa salafia le wa o
0: alafia ni alafia ni olotu se
2: Hello, leo ekaro ekaso ekalem bi te tin bo wa ekabo sori eto
0: ato lotu kosh
2: Hello.
0: Ekele ba o de ni gbogbo e se nlo
2: gbogbo en miliki ohun anti faji
1: gbogbo en jump
2: agbadun en jump o jump mo like yen o jump
0: adupe lo pe emi tutu ti lo si middle east gba won yan ti
2: en awon kan tin sile die die adupe lo olo
0: yan ti towo won
2: towo mo basho
0: Yoruba yen kọ mi lẹnu.
1: Wọ́n ti
2: kì í bọ́nà
1: o.
2: Gbogbo àláre tí là ń gbàdúrà pé kán tọwọ́ ọmọ bọ́ṣọ́ ni.
1: Nítorí pé ó dàbí pé wọ́n ní ọ̀la.
0: Kí ló ń ṣẹlẹ̀ lọ́la? Àbí ṣé níjọ Monday? Àti ìmọ̀ torí oríṣiríṣi là ń kà gbogbo ẹ̀ rúmọ̀. Rúmọ̀ ni lélẹ̀, rúmọ̀ ni níbẹ̀
2: yẹn,
0: ta ló mọ̀.
2: Kọ́lọ́mọ̀
0: àfiṣẹ́ ìṣòro ọlọ́run pé àwọn èèyàn ò pa ara wọn mọ́ ìyẹn ló ṣe pàtàkì jù wọ́n pa àwọn ọmọdé mọ́
2: ìyẹn ni kókó
0: torí ìyẹn gangan ni kókó
2: ẹ̀mí tí ò bá lọ
0: kí la ní fáwọn èèyàn wa lénìí.
2: Oríṣiríṣi la ni àwọn orin ní oríṣiríṣi mílíkì ká máa ṣe fàájì
1: mílíkì
0: àti àwọn èèyàn tán kọ oríṣiríṣi lẹ́tà sí wa tán fẹ́ ká sọ̀rọ̀ náwọn
2: òótọ́ ni
0: lórí ọ̀rọ̀ àwọn kan tó ṣe pàtàkì
2: nǹkan tó ń kọ wọ́n lóminú ni
0: àbí o
2: àwọn tó fẹ́ ká dá sí
1: àjíròrò
2: ẹ bá wa dá sí ẹyin tẹ wa
1: lẹ́nà fojú àgbà kẹ fi wo ọmọdé là wa o
2: ọmọdé ni wa o
0: ẹ má yẹ ká sọ̀rọ̀ yẹn jù lórí obìnrin kan kọ lẹ́tà sí wa pé kí ló dé tó jẹ́ pé tí àwọn ọkùnrin tán wá láti Nàìjíríà káàkà bẹ́ẹ̀ àwọn Yorùbá tán máa ti fẹ́ òyìnbó ìgbà yẹn láwọn bẹ̀rẹ̀ sí fọ abọ́ ibi tán ti ń fọ abọ́ wọ́n á máa ṣe TikTok content and ìgbà yẹn kò ní sọ̀rọ̀ pé àwọn ni head of house mọ́
2: jẹ́ pé wọn ni máa lérí pé àwọn olólórí ilé
0: o tó bá yẹ pé ó yàwó dúdú ọ̀bí ọmọ Yorùbá lọ́fẹ̀ẹ́ gba ilẹ̀ bá wà bọ́ èmi ni head of house.
1: Ṣé o mi pé head of house máa ń sọnù téèyàn bá ti fẹ́ òyìnbó ni?
0: Ẹ̀hún náà lọ ní ká sọ̀rọ̀ ọkọ ẹ̀mí o mọ
2: ọ̀rọ̀ yẹn lágbára
0: o torí mi ò fẹ́ òyìnbó rí sórí owó.
2: Fẹ́yìn bó bọ̀ nǹkan tó máa ṣe ni pé a wo àpẹẹrẹ àwọn tá a rí ní sàkániwa náà ni a wo gbogbo bọ́ ṣe ṣe.
1: Èmi ìbá sọ wípé kì í ṣe pé torí pẹ́ẹ̀lì yẹn fẹ́ òyìnbó ló fi ń ṣe content o nítorí.
0: O fi ń process trauma ẹ̀ ni displacement ẹ̀ from head of house.
1: I rest my case. Eré
0: mo ṣe ẹjọ́ rẹ̀.
2: Ṣùgbọ́n dábàá tẹ̀tún àtúnrò kí ni àwọn nǹkan tó yẹ pé tí àwọn èèyàn bá fẹ́ ẹni tí ó wá láti ibi tán ti jọ wá kí ni àwọn nǹkan táwọn èèyàn máa ń láti sún àbí pààrọ̀ nínú àwọn ìwà wọn kó lè jẹ́ kí ìgbéyàwó yẹn àbí relationship yẹn kó tó.
0: Èmi á ní pé ọ̀rọ̀ tó yẹ ká kọ́kọ́ béèrè ni pé kí ló dé tán láti pààrọ̀ àwọn nǹkan náà tó jẹ́ pé wọ́n ò ní pààrọ̀ àwọn nǹkan yẹn torí pé tó gbà tó yẹ pé tán máa fẹ́yàn tó wá láti lu wọn. Torí ó ń ṣe pàtàkì báyìí ni wàá máa retí ọkùnrin géńdé dúdú tó ń change nappy tó ń fọ oúnjẹ.
1: Ṣé kò lè ṣe ìnápí tó bá fẹ́ ìyàwó ti tó bá fẹ́ dúdú ìyàwó títí ẹ̀.
0: Nǹkan tí obìnrin yìí ń sọ ni pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ o.
2: Àbí tó bá ń ṣe wọ́n ni máa fi ṣe content. Okay. Tọ́ba ṣe wọ̀n ni máa fi ṣe content.
0: Oh, ìwà fi ṣe content.
2: Púpọ̀ ní gbogbo àwọn ọkùnrin tẹ̀mí mọ̀ tán jẹ́ Yorùbá. Ló ran àwọn ìyàwó wọn àti girlfriend wọn lọ́wọ́. Àti àfẹ́sọ́nà. Wọ́n máa ràn wọ́n lọ́wọ́, wọ́n jọ ń ṣe ni. Ṣùgbọ́n wọn lọ máa rekọ́ọ̀dì ara wọn kó gbé sí content lórí TikTok.
0: Ṣé bó tó máa fóyìnbó, ó tún máa ń ní levels ó máa ń yàtọ̀. Nǹkan tèmi rí nìyẹn ṣá.
1: Level. Ṣé wọ́n step up ni àbí wọ́n step down?
0: Wọ́n láti step up ni.
2: Níwẹ̀ ṣé step up ni ṣé àbí step down?
0: Ṣé ẹ ti rí kí obìnrin tó wá láti ìlú wa kán wà ní party kí ọmọ yàgbẹ́ sára? Ó dẹ̀ wà ní Kọ́lá. Wa change na pi omo yo ya gbe sara ko de ma ba on re soro lo
2: Kola oni se ki je ru party yen to ba ye pe Kola ti en se
0: won lo le won lo le immediately ni
2: to ba ti e pe Kola se le ki se pe ko ba se be yen tana ni party
0: ero ibo to ma so na ta kon Kola Lamide has just
2: needs a change.
0: It needs a change. Okay, what were we saying there? And then he called out, oh, yes, sweetheart.
2: What, then you know, let's get
0: it.
2: She cultural difference, la fe pe yen ni. Abi.
0: Emi o si nbe o, emi kan so awon kan te mi
2: ri ni.
0: Mi o mo se mo
2: pe. Not necessarily be Oyinbo no. Tori o tun ma sele na ngba mi to ba pe of the cultures. Not necessarily Oyinbo. Ṣù kò wọ́pọ̀ ní other cultures but tó tó bá fẹ́ òyìnbó ló máa wọ́pọ̀ jù. A máa rí àwọn oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn máa ń yí ìwà padà tó bá yẹ pé wọ́n fẹ́ àwọn tó wá láti ibi tí kò ń ṣe ibìkan náà.
1: Ṣùgbọ́n nǹkan tẹ́ ẹ sọ yẹn ṣe àwọn kó tún ní bó ṣe sọ. Bó ṣe sọ pé oh please bó ṣe ra sọ ó sọ sweetly.
0: Ṣé ewu ni wọn ló sọ sweetly? Ṣé ọmọ ìlú tiwa àbí ọmọ ìlú òyìnbó?
1: Ọmọ ìlú òyìnbó ló sọ sweetly.
0: Ọmọ ìlú wa ló sọ sweetly. Òun náà kàn ra sọ ni pé but ọ̀ká wa ṣe ń gbọ́ ni torí ó jẹ́ ọmọ ìlú wa. Ó ń gbọ́ pé ó ń sọ̀rọ̀ harshly ni ó ń gbọ́ pé ó ń fún un ní
1: èsì
0: àti instruction. Kó ṣe gbọ́ ni kì í ṣe pé àwọn ọmọ wa náà kàn ra sọ fún mi pé mo ń bá wọn ní ṣé wà bá mi pààrọ̀ napi Olamide akànka kí ló ṣọwọ́ tiẹ̀.
1: Kò tí ẹ ní ìdá ti sọ akànra lọ bá pé the babe just needs to be changed darling you know.
2: Fọ́nra lórí nǹkan tẹ́ ẹ mú jáde nù kínní ni pé ọgbọ́n lèèyàn fi ń ṣe nǹkan.
1: Ọgbọ́n ni.
2: Àti pé pẹ̀lẹ́ lákọ̀ ó lábọ̀.
0: Pẹ̀lẹ́ lákọ̀ ó lábọ̀. But ó níbi tí èèyàn ń ṣe ìranù sí ni.
2: Societal expectation.
0: Yes, ìyẹn náà tún wà bẹ́ẹ̀. Ó níbi tí èèyàn ń ṣe ìranù sí. Táwọn èèyàn bá ti fẹ́ àwọn èèyàn tó wá láti ìlú míì àti ìlú Overs, wọ́n máa ń pick up game wọn. Ó ní díẹ̀ ẹ sọ, ìranù ti stop. Ṣé tó bá dé ẹni ṣe akọ̀jókòó agbẹ́sẹ̀ sórí tébù. A máa wo Kate àbí Lisa. A sọ fún Lisa pé òun dúró de àmàlà òun. Lisa
2: kọ̀ pé
0: kò tẹ́ ẹ lè try ẹ̀ ni. Bọ̀ tó bá jẹ́ pé ó fẹ́
2: Kẹ́mi
0: àbí Tọ́lá. Ìgbà ẹ̀ lájòkó lánàá òun wá Sina òun dúró de àmàlà
2: àti ẹ̀fọ́. Àbí gbà ẹ̀ náà máa fún ní rice ta ní àmàlà lòun fẹ́ dé.
0: Ọ̀há ni òun fẹ́ pé ọ̀bùbá ló sọ bẹ́ yìí. Àti last week mi lè jẹ́ ẹjọ́
2: ṣọ́ṣì ń ṣe yẹn ṣá ní
0: 2026.
2: Ẹni tó bá ń ṣe yẹn wò ó.
1: Àwọn kan ṣì ń ṣe o.
0: Wọ́n fẹ́ fresh.
2: Pé àwọn ọjọ́ ọbẹ̀ àná.
0: Ọjọ́ ọbẹ̀ àná. Múlò ti rí ìyàwó yẹn, ó jábọ́ láti ẹ̀fún.
2: Lóòótọ́.
1: Àwọn kan ṣì ń ṣe tẹ́ pé tí ok for instance tẹ́ pé ìyàwó gan kò láì kọ́ ọbẹ̀ àná kọ́.
0: Ẹ ìyẹn yàtọ̀ tí a ò bá láìkọ̀bẹ̀ àná òun náà láìkọ̀bẹ̀ àná.
1: Tẹ́kọ̀ọ́ kan láìka ti ṣe something new every time.
0: Ẹ náà ṣe bí ẹ 2-4 ni ẹ. Ìyẹn gbogbo yẹn ti dá ni ẹ.
2: Inú inefficiency wo ni ẹ ṣá?
0: No, it's just
1: ẹlòmíì ó ti prepare gbogbo nǹkan tó fẹ́ lò síbẹ̀. A kàn gbé síta náà ló dẹ̀ máa di ipò ó ti tàn náà. So kì í ṣe pé ẹ̀ṣẹ̀ máa lọ ata àbí ẹ̀ṣẹ̀ ní ọ̀nà ó ti ní gbogbo yẹn síbẹ̀. o kan le ma wa se obe kopo ba se ma nse nile o kan le se kekere kan bo to wa ti fe lo a kan
0: I was saying,
1: oyinbo kon ma se yen na fun o ya ko iyawo kan sosu na fe mi o mo bi won se ma ma tun se fun
2: pa oyoku
1: nkan ta le so bi wi pe boya awon okunrin wa ka na ma wo awu ko se
2: but awon okunrin la so awon obirin nko
0: awon obirin ko awon obirin to ma fe to to de ni awon obirin to ma fe oyinbo na se kan se ma gbe won ni aruge ni na kan se ma gbe awon okunrin ti wa tori tawon oyinbo aba tawon to ma ti fe oyinbo awon na ma nse ise legan awon obirin wa ma nse legan no ma nse legan
1: ko se ni ti o le sise ile
0: ko de soro oro 50-50 ni gbogbo bill ki nse to je pe okunrin asaka kiri lata ro dale atugbo wale etu ni pe ko ma fo abo o tun ma gba yard ko ma se gbogbo e
2: awon
0: mejeji na gbo
2: wale awon mejeji na sise ke
1: se ba awon mejeji na sise enikan jade o lo muwo wale enikan wa nle o ntoju ile o ntoju omo o ntoju ayika
2: eni suna laye ta wa nsin gan awon mejeji na jade ton lo nsise kin se pe enikan lo njoko nle mo awon ton njoko nle gan won sin won won po mo gbogbo awon mejeji na jo nfa gburu
1: even awon gan to joko sile ki se ko won joko sile la se ko won sun
2: ta ise ile ni
1: ise
2: ile ti ki
0: to awon obirin wa to fe awo yo oyinbo se pe gbogbo e o wa smooth sailing o da
2: laye
1: ah no we are not in a perfect world
2: pupo nu o ma nje adan ta ma dan ni
0: e laye wa iye ma dake mo te da mi soro mo mo ti pa mic mi se n gbo mi sha
2: I'm going to go to my darling. Awon yen na pe yen adanta ma dan le awon yen wa tori be o to ye pe gbogbo elomi gan ma o pe ba awon yen se soro npa yen to nfe yi se enikan na ni sa se mo se pe ti gbogbo awon yen ba wa ma fun won ni nkan won ma toju won sugbon to ma dele ikanra to ma kanra mo gbogbo awon to ma le won ko ni part 2 won de lawun sile won lawun won fa awon to wa le ni nkokon ṣùgbọ́n tara tabade bayi awọn ma gbọn ni so awọn ẹna pe ni adanta ma dan le
0: ẹ ma kọ textbook lori ọrọ yi
2: textbook
1: ṣe iru eniyan bẹyẹn ṣe o n ṣe funra ẹ ni abo n ṣe nkan ti o da sira because teyan ba niyawo pẹlu ọmọ tẹjọ wa ni tẹjọ n ṣe if you are not kind to them, you are not kind to them. You are not kind to
2: them.
1: You are
2: not kind to them. You are not kind to them. You are not kind to quite rampant. I am not sure. I
1: feel like I could be more shame, but I'm not sure. I'm not sure. Eyan ma se run nkan be o le se okunrin o de le se obirin
2: be ba bu be ni eni ko si kokon nu won to le ni wa yen
1: sugbon be se so lotu kosh pe ka won okunrin ati obirin ati en to fe dudu ati en to fe funfun ati en to fe ati en to fe pupa
2: fe dudu
1: e je ka ma toju ara wa
2: beni eni koko
1: wa ka ma respect ara wa eh ka ma fi yawo wa toko wa tayin ta
2: beni ati ni suru
0: Jogodo Whiskey Asake.

lónìí a máa kọ́ nípa bí wọ́n ṣe máa ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ jẹ́ ohun èlò orin ní ilẹ̀ Yorùbá tí ó wọ́pọ̀ ní àríyá, ilé ìjọsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èso igbá ni wọ́n máa fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ó lè tóbi, ó lè kéré. Tí wọ́n bá fẹ́ ṣe ṣẹ̀kẹ̀rẹ̀, wọ́n á já èso igbá. Wọ́n á fi ọ̀bẹ họ inú igbá yìí kí ó lè máa dún dáadáa. Wọ́n á jẹ́ kí igbá yìí, wọ́n á jẹ́ kí ó gbẹ. Wọ́n á sì ṣe ọ̀nà sí i lára tí wọ́n bá fẹ́, pẹ̀lú ọ̀bẹ tàbí abẹ. Ìyẹn ni wípé wọ́n ń fín igbá. Wọ́n á wá hun ìlẹ̀kẹ̀ pẹ̀lú òwú, òwú sí i lára. Ní ayé àtijọ́, wọ́n ní àwọn èso tí wọ́n máa fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Wọ́n á jẹ́ kí èso yìí kí ó gbẹná, kí wọ́n tó lu ihò sí àárín ẹ̀, tí wọ́n wá fi hun òwú sí i lára. Wọ́n lè ṣe oríṣiríṣi ṣẹ̀kẹ̀rẹ̀. Wọ́n lè lo ìlẹ̀kẹ̀ oríṣi méjì àbí oríṣi mẹ́ta. Wọ́n lè ṣe oríṣiríṣi àwọ̀ bí àwọ̀ ewé, àwọ̀ dúdú, àwọ̀ pupa. Irú ìlẹ̀kẹ̀ tí wọ́n máa ń lò fún ṣẹ̀kẹ̀rẹ̀, òun náà ó lè tóbi, ó dẹ̀ tún lè kéré. Àwọn ìlẹ̀kẹ̀ tí ó bá kéré, wọ́n lè má dún dáadáa bí àwọn ìlẹ̀kẹ̀ tí ó bá tóbi. Ṣùgbọ́n ó kéré o, àbí ó tóbi o, kí ṣẹ̀kẹ̀rẹ̀ kí ó máa dún ni, kí ó dẹ̀ lè máa dún, kí àwọn èèyàn lè máa fi ṣe àríyá. Ẹ jọ̀wọ́, ṣé ẹ lè bá mi lu ìṣẹ̀kẹ̀rẹ̀ díẹ̀ níbẹ̀ yẹn?

0: mọlẹ́rọ pé gbádùn wa àwa ti ṣe fàájì lọ.
1: À ń gbádùn yín olótú.
0: Rise up to dance, rántí àwọn Colleton.
2: Ẹbí o, ẹbí.
0: Àti àwọn Fuji of the 90s, àwọn Commander. Àkú gbádùn. Bá ẹ ní ọ̀rọ̀ tá à ń sọ tẹ́lẹ̀.
2: À ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn tán bá ti fẹ́ àwọn òyìnbó. Pé kán ṣe máa ń ṣe ó yàtọ̀ sí tán bá fẹ́ obìnrin dúdú. So our explore a sọ̀rọ̀ nípa and kí olóòtú ọlá kan ṣe sọ pé o fẹ́ dúdú o, o fẹ́ funfun o, o fẹ́ èyí tó kúrú,
0: o fẹ́ èyí tó ga,
2: o fẹ́ èyí tó lára,
0: àti èyí tó lẹ́pa,
2: àti èyí tó lẹ́pa. Ẹ̀tọ́ ọjọ́ ara yìí
0: bẹ́ẹ̀ni ìyẹn ni kókó,
2: ìyẹn ló ṣe pàtàkì jù.
0: Ìfẹ́ àti sùúrù.
2: Gbogbo náà ni tẹ bá ti ń fọ plate kẹ máa ṣe TikTok. Tẹ bá ti ń change dustbin ẹ ṣe TikTok video ẹ jẹ́ ká máa rí. Ẹ jẹ́ ká máa rí bẹ́ẹ̀ ń tọ́jú àwọn ọmọ wa.
0: Ṣé ṣe ẹ sọ pé táwọn èèyàn bá ń ṣiṣẹ́ ilé kán máa ṣe TikTok láti yàrá wọn ni?
2: Bá ti ń ran ìyàwó ẹ lọ́wọ́ tó jẹ́ ọmọ Yorùbá.
1: Ọmọlúàbí.
2: Ọmọlúàbí yẹn kò ṣe bẹ́ẹ̀.
1: Ọmọlúàbí kò dìgbà téèyàn bá tó ṣe TikTok kó tó mọ̀ pé káwọn èèyàn tó mọ̀ pé ọmọlúàbí ni.
2: Ṣé pípa tó máa fẹ́ òyìnbó ọ̀rọ̀ ọmọlúàbí ẹ̀ máa ń disappear?
1: No,
0: àpótí máa gbòòrò sí ni.
2: Ó gbòòrò sí ni.
1: Ó máa gbòòrò sí ni.
0: Kí ló máa gbòòrò sí ni?
2: Ẹjú gbogbo ẹ̀ máa fẹ́ òyìnbó nìyẹn.
0: No, irú ó fẹ́ òyìnbó, ó fẹ́ dúdú ọmọlúàbí ni ọmọlúàbí ń jẹ́. Ẹni tó fẹ́ òun change ọmọlúàbí òun fi.
1: Mo sọ fún mo ní pé whether tọkùnrin bá ń ṣiṣẹ́ ilé, is he a strength or a weakness?
0: Olóòtú ọlá èèyàn ní agbára o.
2: Is it
0: a strength?
1: Nígbà tí dáhùn báyìí o, a lè ro ní títí dọ̀sẹ̀ tó ń bọ̀.
2: Kò sí nǹkan tá à ń rò nípa yẹn. Ṣé ó yẹ ká tún ronú jù ńgbà yẹn ni? Ọkùnrin tó máa ń fọ toilet. Tó ń gbálẹ̀.
0: Ó ní skill ni.
2: Ó ní skill ni
0: àbí. Ó ní skill ni. Marketable skill dẹ̀ ni
2: o. Mi ò bá ń jiyàn. Bẹ́ẹ̀ mi, àwọn míì máa ní pé kì í ṣe pé mò ń sọ̀sọ̀kúsọ̀, wọ́n á ní òkóbó ni ẹni ẹ.
1: Ṣé nínú ilé ẹ̀ ta ló ni ilé? Olóòtú kọ́
2: èmi sọ àwọn tí àwọn èèyàn sọ
0: ni o. Nǹkan
2: táwọn èèyàn máa ń sọ ni mi sọ. Èmi gbà pé ènìyàn wà versatile.
0: Bẹ́ẹ̀ la dẹ̀ rí àwọn obìnrin tó ń change tire. Àwọn obìnrin tó ń fọ mọ́tò. Àwọn tó ń mọ̀ lọ́n. Àwọn náà are very versatile. Skill ni. Marketable skill dẹ̀ ni.
2: Skill ni.
1: Wọ́n jọ ń rọra wọn lọ́wọ́ ni.
2: So be strength le ma pe kin se weakness.
1: Kin se weakness.
2: Okay. Emi na mo pe kin se won iṣẹ́ tí mama wọn kọ wọn ń gbòòrò sí.
1: Bẹ́ẹ̀ni,
0: èèyàn ń
1: fọṣọ,
0: èèyàn ń
1: fọ abọ́, èèyàn ń ṣiṣẹ́ ilé. Ṣé mọ̀ pé kó tó fẹ́yàwó náà ó ṣiṣẹ́ ilé?
2: Àwùjọ ṣiṣẹ́ ilé.
0: Kì í ṣe gbogbo èèyàn náà ló ń ṣiṣẹ́ ilé kó tó fẹ́yàwó.
2: Olóòtú ṣe ẹ láyé wa.
0: Àwa mọ àwọn kan ṣá nígbà tó yẹ pé ń gbà yín ní yunifásitì. Àwọn aṣọ tán bá tún wọ̀ tó bá ti di weekend wọ́n á tún wá bá wọn kó wọn lọ fọ wọn kó wá padà.
2: Ta ló ń fọ?
0: Àwọn zẹ̀pù wọn náà ni.
1: Ta ló lọ ń kó? Ṣé ìyá ni?
2: Ṣé mọ́mì ló lọ ń kó?
0: Mọ́mì lè wá kó àbí kí mọ́mì rán àwọn tó máa wá kó tó máa bá wọn kó wá.
2: So obìnrin tó bá rí yẹn.
0: Ó yẹ kó sá.
2: Báwo ló ṣe kó sá?
0: Kì í ṣe pé mọ́mí àmà ran àwọn méjèèjì lọ́wọ́.
2: Mọ́mí àmà ran àwọn méjèèjì lọ́wọ́ ni.
0: Ẹ mọ̀ pé tó bá ti dáya mọ́mí máa yọwọ́.
2: Ṣé obìnrin náà jọ Alsep?
0: Bọ̀ mọ́mí á wò pé iṣẹ́ ẹ̀ ni ó yẹ kó ti takeover kó máa tọ́jú ọkọ ẹ̀. Nǹkan tí mo ṣe ni pé ó yẹ kó sá nìyẹn kẹ́sẹ̀ má balẹ̀.
2: Bó ṣe rò bí níbí ní Australia. Ṣé àwọn irú àwọn kan bẹ́ẹ̀ yìí ń ṣẹlẹ̀ ṣá?
1: o se nsele o
0: a ma sele o kan le ma wa as o kan le ma wa as
1: awon kan wa to je pe won si ni that mentality or ideology pe okunrin ni olori ile which is okay but ko mi pe kokunrin ma le ran iyawo e lowo bi mo se so ki otun ati osi kan jo we owo kan jo fi owo we owo kowo ba le mo
0: ko le mo ni
2: boro te so yen orin gangan ni mo fe soro npa nkan to bi ni to ko letter si wa de soro npa ni e pe ton ma ti wa fo ibo won se head of house mo we bo energy head of house ya kuro be our the partnership
0: to je pa
2: on junior partner
0: won ti se won jina eh sugbon bi mo se so tele no te ba wo no o le ma je pon yinbo no so pe nkan to ma nsele ni pe awon intercultural marriages won ma yato in that regard because awon eyan ma lati adjust
1: ben
0: so ni opolopo gba
2: ti ise ile adjustment eh
0: orisirisi adjustments la won eyan ma lati se
2: so won be si for plate abe si sunje abe si clean ile
0: go ma depend le culture bi ton ba tin ibi ton lo
2: okay
0: abi bi ton tin bo so give and take lo ma lati je sugbon eyan le ma lo ko ma gaba ko ni pe culture temi lo ma prevail e o
2: clean to show aje give and take to ba je pe o fe yoruba girl nkan to bring yen so ni yen ko se wa je give and take n gba yen ko se wa je ko je give and take
0: pelu society expectation ni
2: nkan ta so ni nkan to ye ka bara wa soro nipa ni yen pe ko n se until to ba foyinbo ni ko to mo pe partnership ni
0: and it's both ways o atokunrin ati obirin
2: of course it's both ways okunrin ati obirin but nkan te mi ro po bring yen try ati so ni yen abi ki na yin ri si
1: nkan ti mo ri si ni pe bi mo se so tele ati dudu ati funfun o je ka ma jo ran ra wa ka jo ma ran ra wa lowo it is partnership it is not only partnership you love the person don't you o fe ran eni e ko to ri gba to de gbe wole na o tun ma ma fe ran e si
2: ben o ye ko ma gboro si ni
1: iba se oko ni abi yawo oluran lowo la je fun ra wa
0: ben
1: ko si pe enikan lo mo odo abi enikan ni enikan ni oba abi nkan oluran lowo la je fun ra wa
2: se baba nle enikan lo mo fo toilet
0: ben
1: ti okunrin ba fe yawo o fe yawo yen ko ran lowo o fe yawo yen ko toju yawo yen ki se pe o fe lati fi se omo odo ni rara
0: nkan teyan ti e ma fi se yan teyan ma fi yangan ni pe ngba ti mo fe bo se ri ni bodun se ngori odun ko se n to ma ri e tun oni ri pe o n daju ngba ti akoko fe ra wa bo se ye ko ri niyan ati okunrin ati obirin o ye ko je pe ati awon obi o ati awon ebi o gbogbo won na ma ri pe ko to fe ni yo e fe zigi lo ni bo se fe bayi lo se phd bo se fe bayi lo bere si ma ga soke lo be iyen ni pe eni yen fe ilosiwaju
1: oko
0: abi yawo e ṣugbọn nkan ta ma ri ni pe paapaa pẹlu awon obirin okunrin o mọ pe o fẹ en to ye pe ko ma ko wa nle wa lo soja wa moju lo soja eyi to je di pinnacle ni profession iyen lo ma ko inu si se awon obi to ran yen debe yen won ran debe pe ko ma lo joko le ni
2: no wa bi won ran pe ko lo ma joko le but oro te so yen mo ronu pe se pe ti en ba ra ka ki ka yen se ndagba si o ye ko ma fancy tori ko ye mi emi ro be ti ka ba ndagba si pelu service mileage lo
0: ben
2: warranty tito
0: we erin yen so no
2: she
0: erin but she mo pe bi ka na se ri
2: o depend lori ka
0: me bi ka na se ri te o na ba tun ra wine ko ba se dagba si ni value en lo soke si so and car for example sin utility
2: mi mo pe ma mo ti
0: you also just process grapes. So process grapes ni
2: ma e ma so e bo kon ba
0: no
2: bo
0: no bo nkan te so o to ni sugbon nkan ta kon so ni pe o ye ki gbogbo a ma wa ona lati je ki oko wa abi iyawo wa nigba ton ti de ode wa ton ti wa pelu wa ka won yo ma ri pe aye won tesi waju ki se pe kon joko kon o pe ah
2: iwo nikan
0: enikan nikan ninu idile yen nikan lo tesi waju eni keji ko tesi waju rara iyen o da po ku die ka to an ton ba de dagba nkan to ma sele ni pe o ma ni resentment
2: ko si ton se ni ni ta omo ba ti fi lele ko si ton se ni ni resentment
1: in other words pe ki obirin abi okunrin let us try and invest in ourselves
2: in each other
1: help each other to grow to become better
0: together
1: to awon omo ba lo tan eyin meji lo ma ku
0: beni
1: to e po toju iyawo e dada
2: igba yin
1: na wa o na ma toju e dada sugbon to e po toju iyawo e dada to e pe to ba nsoro iyawo o ti e to ba lalejo ki iyawo ti so nje ko kuro nbe ni ko ma ba won ore soro ti a o ba debe wa ni wo ko ma wo
0: ni
1: iyen o
2: da
1: iyen o da nitori na agujo agudo ma toju ara wa
2: itoju le poju
1: itoju
2: o le poju
1: itoju o
2: mo rojo kunrin kan ni kekere
1: okay
2: gbogbo ohun lo ma nse ise ile fun yawo e ti gbogbo arobe gbogbo nkan nlo dada ohun la tu lo soja lo ra ounje aseku re fun yawo e lowo kokon rara ni
1: Any need pe ki won ba soro
2: seriously
1: you need the counseling
0: you need ranlowo pupo
2: return of the jade there the counseling lord
0: so ni loro kan iyen ki se pe eniyan ran lowo ko fe ko ni o fe wa control
2: yes absolute control yeah long pe anyway drogba o feran joana bi ate ba feran awon iyawo yin drug bash.